ní gbàgbé o. Ọmọ bíi tẹ́ ẹ̀ ti mú mi bọ̀, mi ò jẹ́ gbàgbé. Kí ni màá jẹ yóò tí màá fi gbàgbé? Mi ò jẹ́ gbàgbé ẹni tó fún mi lórúkọ. Mi ò jẹ́ gbàgbé ẹni tó fi ní ọ̀ra mi. Èmi ò jẹ́ gbàgbé ẹni tó fa dédé mi lórí. Èmi ò ní gbàgbé o. Láyé mi ò ní gbàgbé. Kò tọ́ sí mi láti gbàgbé. Mi ò tó bẹ́ẹ̀ láti gbàgbé. Mi ò ní gbàgbé o. Ọba tó ń ṣerú dọba. Ọba tó ń ṣerú dọba. Ọba tó ń ṣerú dọba. Ọba tó ń ṣerú dọba. Ọba tó ń gbógo fọ́lẹ̀. Ọba tó ń gbógo fọ́lẹ̀. Ọba tó ń fòpè dààmú ọlọ́gbọ́n.